0: Mela jẹ ohun ẹlẹ sọ kúlẹ̀ mi jí lò náà dọ́bẹ̀ jí o tú tó mẹ́ nọ̀bí pẹ́pọ̀ nọ̀bí wọ̀ ọ́ yìí o sọ́la pọ́ndé wó pọ́ndó pọ́ndé wó tì mí tán pọ́n yọ yìí dẹ̀rẹ̀ tìyẹn yìí dọ́bẹ̀ jí mí náà mọ̀ mí dé tán dandan ló náà nọ̀ pọ́ ló dọ̀ xóxóxóso ló jà wá wọ́n fi súnà fi yọnu èjì bẹ́ẹ̀ yìí o sọ́la gbọ́là pọ́ndé wó pọ́ndó wó tì mí tán pọ́n yọ pọ́ndé wo ni ẹ lẹ́nu ọ̀pọ̀ lórí ọmọ ẹjì ìdùnnú àwọn mẹ́rin yìí ẹ ká wọn mẹ́rin yìí ọ pọ́ndé wo yọdún gbé ìjà ẹ̀sùn ìdùnnú bẹ́ẹ̀ yàn pàpẹ́ nù kọ́ńtọ́n premier edition nùwà pẹ́lẹ́gídé mọ̀ kọ́ńtọ́n ìtẹ̀lẹ́ sọ́dún tí ẹ̀mí náà tún yẹrẹ mẹ́jì yìí bẹ́ẹ̀ ló sún mẹ́mí lè dín sí àsántàn kó àtọ́n gbọ́gbé lónà àfúrà àsántàn kó àtọ́n kún wí gbọ́gbé hàn ju 25 au 27 septembre 2026 àtẹ́pọ̀ ló bla àmísà dédé àmísà mọ̀ nǹkan tán gbagbọ́ ẹ̀rọ lẹ́nà àbúrò yìí mẹ́rin mẹ́rin lóyún gbọ́ ẹ̀rọ lẹ́ oyún mẹ́rin lófin mi tán eyín o kérúkú síra fún un lẹ́yọ yìí lọ mọ̀ ìrántẹ́pọ̀ ló bló ó ràn kànkà gládó mọ̀ nǹkan tán jù bá tiẹ̀ náà jẹ́ jídó ìdé ìdí ẹgbẹ́tọ́ àwọn asùpọ̀ amátúndọ̀mẹ́jì àwòfíìsì àbíọ́mẹ́mẹ́ kómọ̀ hàn ìrìn àtẹ́pọ̀n bọ̀ tí ó dàgbé nù lẹ́yìn nana yìí mẹ́yìn fi mọ̀ nǹkan tán rẹ̀ bẹ́ẹ̀ kò gẹ́nẹ̀ ọ́ nù ìlú wàdà ó pèlè gidi kó tí ń bẹ́ẹ̀ nù ọmọdé ìdádì sàgbọ̀n pọ́ndé wu rẹ̀ bí kú yé lọ karavanà dán lẹ̀ deux quartiers àpá ẹni pé yọ ìyá dísà bó hónú bó jí hàn bọ ìyá tún lọ mẹjì hó yọ ìyá zíà gèdè nìgbò títé ìgbé tán bẹ́ẹ̀ kò gan tẹ́wé yọ ìyá tún lọ mẹjì lóyún ẹ̀rùn dídá tẹ́mẹtẹ́mẹ lẹ́nu yọ hó tọ́ tẹ́mẹtẹ́mẹ lẹ́yìn náà wá ló da ìhún eré animation culturelle et folklorique bẹ́ẹ̀ jẹ́ sún sẹ́yìn sàtọ́ kó àtọ́nu kúnú gbogbo gbé yọ àmọ́ lọ́bẹ̀ jí gan tẹ́wé hó lè yọ yìí dẹ̀rẹ̀ náà sọ àlùpà kìí àpapọ̀ àkíza yìí dẹ̀rẹ̀ tán nùwé sì kó tẹ́pọ̀n ló blóba yìí jí mẹ́yọ èèyàn tẹ́pọ̀n ló yìí ẹyin pọ́ndé wípé pọ́ndé wúchí mẹ́yọ pọ́n ló tẹ́pọ̀ àyè jìnnà mẹ́tì tẹ́ ń pẹ́ tán wọ́n fíbi hui èbúlọ̀ iná lọ ibi náà pẹ́lẹ̀ èdè bó wa pọ́ndé wúsí bọ́lá fọ́sọ́ kó yẹ sí fínẹ́ lòló nálẹ̀ blóyìn ní ẹ̀rísúdó tì tẹ́ ń gbé tán mọ̀ ń jẹ́ mẹ́yà tí bọ̀ gan ò mẹ́ wọn lọ́fún mi tàn málẹ̀ ńlẹ̀ hitler yìí náà hà ìyẹ́fọ̀yẹ́ títẹ́ ń gbé tàn lónà yóò hàlà abẹ́rẹ́ jẹ́ ti táwọn òpó ló lẹ́kàn yẹ tán dágbédá ìyẹ̀jì bọ́ ẹ̀ kò kẹ́nẹ́ lọ́wọ́ ẹ̀ kàn yẹ dágbédá ìyẹ̀jì lọ lọ́jì fún kanabẹ́ ìyẹnẹ lọ́jì fún kan sáà lè nu tẹ́mẹtẹ́mẹ lẹ́dẹ̀wẹ̀dọ̀ yìí mẹ́yìn mẹ́lú yá ṣiṣà téńgbé jùlọ yìí náà wá ayọ̀ tí nǹkan ló náà gidi gbé tí téńgbé tán rajẹ fọdúngbèsọ sí àsántàn kó àtọnukún ìgò gbé lówó àmísà sẹkìrìtì mẹ fẹrẹ nílẹ ìtẹlẹ ìnàbla àmísà ìtẹlẹ tó ń katolika pẹtalẹ ìnàbló àmísà títí gbẹtàn píkìníkì sọka sọtò ọmọ sọtẹ wa ìtẹlẹ náà dáyẹ bọ fi sún fi yún èmi bọrọ pọndé wọlé bìkúyọ mi náà tún lọ jẹ àsàn yìí lọrọ ẹ gbéyọ mi sọ̀rọ̀ ní ìlú náà wà mí náà tún lọ jẹ́ mí náà ṣe mí lè jóná ṣàì ní ẹlẹ́bọ̀n nukọ́ yìí náà tìǹbù mọ̀ nǹkan tán mẹ́ lọ́wọ́ àyìn pọ́ńdé wo fi bọ́ ìyá arúgbó nǹkan tán ṣẹ̀fọ́ wà ẹ̀ à ń dọ́mẹ́jì wíré sọ́ àdémẹ́ wọ́n àdémẹ́ mo rò pọ́ pọ́ńdé wo ní ẹ̀mẹ́bí sínú ẹ̀ pọ́ńdé wo yọ mi lọ́wọ́ ní dọ́mẹ́jì sẹ́lágbá èmi yìí dákọ̀ọ́ mi náà wá mi kábà lónà rẹ̀ ló mọ̀ jẹ́mi tó wọ́n edo mi dẹ́ mi dé fi di ìwọ́ mi ayò lọ́mọ ìdákọ̀ ìṣúlùtè la àlòkántàn èdè 01 97 58 58 37 mi kúkú ẹni ọ mi àmọ́ ọmọdé pọ́ńdé sí tó kọ́ ẹni àìnú kan lẹ́ bí kú ìmẹ̀.
1: mi àdán mi dọ̀ tí lọ ti yan yẹ pé ka ní mẹ́lúbọ̀ fífa ọ̀pá sí polówó tìǹtàn bìnrin tó kún pan jí fi máa kúkú rọ́tọ̀ ní mo fi tó ti paul wẹ̀sọ̀ yẹ kó yíká ní ìwà ẹni ọ̀sọ̀ dà yìí bọ́ ẹni àti ìgbèrò náà tẹ̀tàn ẹ̀yẹ́ náà bọ́ ọ yẹ pé yíká sí ní ìwà mọ̀kọ́tàn ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ kanto prayer o jésus est la solution bẹ́ẹ̀rù àjàrà tẹ̀fù kámẹ́ alìjẹ́ pọ̀ àtọ́n tó alẹ́pẹ́rẹ́ kankan tẹ̀ ẹ̀ ń pa ó tó èrò tọ̀rí sí àlẹ́ ọjí tán ní ìwà mọ̀kọ́tàn ẹ̀kọ́ bẹ́ẹ̀ sí ẹ̀nà bẹ́ẹ̀ sí ẹgbẹ́ dín lọ pátánù kan tẹ̀wé mẹ́wọ́n àpapọ̀ ìnú kan tán náà tí ń gbèrò ẹgbẹ́ dín ó sọ ẹ̀rù náà hàn ẹ́ ẹ̀hàn bló tó wé jí lọ́pọ̀ náà tí ń gbèrò kan tẹ̀mẹ́ bọ̀dé fo náà bẹ́ẹ̀rẹ̀ kan tẹ̀wé mẹ́sọ́ ìkan owó mẹ́ wà ọ̀yàn zangbédé sọ́ wéjì náà bró gan tẹ̀mẹ́ pọ́tó kan tẹ̀wé mẹ́ pọ́n àwọn zangbédé sọ́ wéjì kan tẹ̀mẹ́ pọ́tó kan ó tẹ̀wé mẹ́ pọ́n wọn èrò mi ta tó níwà ẹnẹwẹ ìkáze mọ́tò ìtọ́nà tó àlẹyọjí èkó kan wí pẹpẹ bọ́nù kọ jẹ àlẹyọjí jẹsùn ìfọ̀fọ̀ ọkàn fínà mọ́tò èyí ń ṣe é sí ẹ̀ la solution ìtàn àdàmọ́ ló bọ́nà bíọ́mẹ́ benazir ka so itifu kame no ten e nu amo ko ton la tin pe de omo to ni odo po ranti te sin close se ku ala da tori kaka so itifu kame ton kuku alo kan 01 65 74 13 90 abi 01 95 91 91 50 mi gbolo bonu ti awon do poro fibo mi na so kure do poro po mi tore.

0: zio evoa. We made a son de budo bet to emo, de bumon yon gwede kwoy. A soka kano fe, tra la we made a jogman to it. Bo aya himeo, mele binon do eton eton sawe. Eo azo de mewe ade, aya zo meo, edo kando kan jinu mele biwe. Fi ewe de o jenwe ade, diplomo eneo ado kakabodo doktora. Loo, keke kwari, enyoa keke kwari loyo, mede vwele kwabo sonwe. Bo afonyo eno do semaine ko biowe tu ai to ko me ano mo me debo no zia o tumba kola ole nu debo e do gbo we afonyo e ko kon nu yin do fide bai ta fo me we wi me yonu ati sun e do mariage na blo we alo akoblo bo tagba e gbe so uve azin e gbe asupo me podo jile uve le supo e no le de be no blo mariage mo koton bo nu bi no ple be no chi po gbe tumba kola ole meda kodo emi do dido nu ye jindo meti e kwin do en e no do wa blo le we kwin emi ton o meti le to no se awon bono tia tudeji e ai hon gbe do jiton si ho we nton kaka wa jiji teme yo a chene de na imi lo moton
1: mo fi okun mo fi obin mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ti ti n je lo lo bayi
2: igbogbe ni sunu bo gbogbe ni yonu igbogbe nu jona bo gbogbe nu wo pe nu le do kire bu do ni do todo mi we di o mi gbogbe ni re mo ni gbogbe wa ji
1: eh mi ti mo soro ni otunba kola wole adu awogba gbogbo ti to n gbo mi ti yo ni di awa ta n soro na o wo ni ha eh mo tun fi asiro yi mo fi ti gbogbo eyan lola wa ti en control ilu ibi ni láti bí tó ti bẹ̀rẹ̀ ibi ibi ebi tí ó parí sí ọba tó ń foyún ṣe láti ọjọ́ yìí a tó máa foyún ṣe àwa tí ẹ̀ ń darí náà ọlọ́run ọba a tó wá lọ́kàn balẹ̀ kò ní jẹ́ kí ìlú tó ṣe kí ni ó lè mẹ́rin kọ̀ọ̀kan wa.
2: Ẹ mẹdẹ bùdẹ gbẹ oyin o tó ní tébòrò pé náà ti tó wọn mẹbi ṣẹṣẹ ìgbẹ mi jọgbẹ ni mẹbi ṣẹṣẹ lé àkúrò náà ẹ àlọgọnú mi wẹ bọmi dọrọ tó wọn rẹ bọ fífá ẹ bẹ tó wọn mẹrin lé àkúrò náà ẹ kúná jó mẹdẹ bùdẹ wọn lé tó wọn náà dò fífá mẹdẹ.
1: Ẹ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ fún wa nípa okun ayé okun ayé okun ayé ọlọ́run ọba òní ti okun burúkú ayé òní ti burúkú dèwà tọmọtọmọ.
2: Àmì ẹ láti ẹnu mi ní èdè tó dé mi ẹlẹ ẹ bí ọ pípa mi sọdọ ẹ ní náà dọ kó dó ó kàn kí gbọ mẹsàn éyín kan yẹran kan bó ló bí lámẹ ewu ẹ ìdádọ kó dó.
1: Kíní kan wà tí àwa yorùbá tó máa ń pè ní owó aláǹtakùn owó aláǹtakùn yìí owó tó fẹ́lẹ́ ni gbogbo ṣe fẹ́lẹ́ tó yìí bẹ́ẹ̀ náà ló ṣe yí tó nípa pé wọ́n fi ṣe ọmọ aráyé àwọn òwe ni máa ń lo okùn yìí àwọn òwe ni wọ́n máa ń dé ayé òní fokùn burúkú dè wá tọmọtọmọ.
2: Ẹ̀fọ́ mi tó ń dìde ń lọ jìjà ní ọ̀yọ́ bẹ́ẹ̀ ni máa dọ̀ kó do ọkàn nírankan ọkàn ti gbọ́ mẹ́tàn inú bílámẹ̀ bẹ̀ iná yí ọ̀dọ̀ òkun ayé ayẹyẹ sí kàn kan débẹ̀ bọ̀ inú fẹjẹ àmọ́ kan eyín kan débọ̀ ní èyí bọ́dọ̀ bílámẹ̀ náà yóò sì fún gbogbogbò wa.
1: Ẹlòmíì wà tó jẹ́ pé okun ayé fún wọn táwọn ẹni ibi tí wọ́n ti dé yìí látìgbà tóun ti má rì kò gbọ́ pá kò gbọ́ pó iṣẹ́ àwọn ẹni ibi ni. Ó sọ pé kí wọ́n ti lọ gbé ilé ọmọ ẹ̀ mọ́bì kan tó yẹ kó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ́ fún ọ. Èyí tó gbogbo àwọn yòókù bá ń lò tí wọ́n bá ń lò kò ní ṣiṣẹ́. Ìwọ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbé jó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ̀ jó iṣẹ́ okun ayé ni ayé mi fi okun burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ilé ṣe lẹ́nu ìfọ́pá mi tó ló bẹ kọnú mi wẹ̀ dọ̀kan nírankan ó kàn fi gbọ́n mẹ́tán ó kàn fi gblé éèmù bílámẹ́ bọ̀ àdásù bí àdásù ọ lo kàn nírankan ẹ̀.

0: òfurufú kò ní fi bò wá nílé tọmọtọmọ ẹẹrẹ ẹlòmíín wà tó jẹ wípé ibi tí àìmọye èèyàn ti kọjá a máa ti kíni a máa bò ó lójú a máa yan ojúlẹ mẹwàá tó wá sì ń fojú sí fọwọ sí kò ní rí nǹkan tí òun fọwọ sí iṣẹ okùn ayé ni ayé ò ní dè wá tọmọtọmọ.
1: lédè bọlá èdè bọyé jẹ ọnú èdò yìí wẹyọ kíde mẹ bìdó gbígbọn wẹyọ ẹyẹ náà gbọn kí ní pọn wọn ẹyẹnu blamẹ bọ ẹ mọ ọmọ mẹdẹ mẹ àkúrò náà dé sí gbẹzá mẹnu.
0: okùn ayé ọlọ́run bò ní ti okùn burúkú kò ní fi dè wá ń lé tọmọtọmọ ó máa lo lójú oorun ẹlòmíín lè máa rí fóun rí eṣu sí.
1: àmì ní ṣe lẹ́mí papa dọ̀dọ̀ fún ẹ̀rọ kanyarankan mẹnyarankan lẹ́dọ̀ọ́ bulamina gbàṣẹ ní bulamina akunna ní bulamina màwùn náà lọ gbére bẹ́ẹ̀ náà bulamina mẹdẹlẹ ẹdẹ bọyẹ jẹ ọnu ìdámúlò ìnàkùdùrọdọ kùbí tọdọ ẹni yàrá àlọ ìnàkùdùrọdọ ẹni dò ìfúnkọta kan gbé gbélénì sí àṣọ wíwá lẹtẹrẹ ni.
0: ẹrẹ lomi wà tó ẹ pé òun ò gbé ọjà kalẹ kò ní tà àwọn tẹsí jọ wà lẹgbẹẹ ara yín ẹ máa ráwọn tí wọn máa fi kíni tí wọn máa tà iṣẹ okùn ayé ni ọlọrun bò ní fi okùn burúkú kò ní fi jẹ wọn lé tọmọtọmọ.
1: mẹdẹ bọlá ẹdẹ bọ yẹ jẹ ọnu èzí àjọ ètàn sí àgbà tọ àlọ èdò bùtíkù ẹ àlọ èdò bírò ẹ àlọ èdò fídébò àzọdè inú wa ni mẹdà pátúlẹ dì sẹsẹ yẹ bẹ náà dàsẹ wá wẹ gbọkìlì yẹn náà wá ìbò ẹyẹ náà lòún sá wẹ amúgbẹ mẹyìn mẹ àjọ yẹn kan ayẹyẹ kan gbígbọn yẹn kan káàsì kan ẹyẹ tó ń bla mẹ náà ẹ ó bla mẹ ọ ànámọ kìlì yẹn wòye sáwẹ adé ọgbẹ tọ́nà jẹ kí ni mo di àkìnná vivọ lọ mẹkàdà pátó ẹ náà lòún sáwẹ ẹ dùn mọ nù wẹmẹdẹ ọhún tí kéde ọgbẹ ló jì à ń túnọ kanyarankan ẹ náà èdè bìláwé náà mẹdẹbọ lẹẹdẹ bọ yẹ gbẹlẹ ọ kanyarankan ẹ yẹ èdè bìláwé náà ewé dùn nù mọ fọsùn lẹ bí sẹsẹ rẹngbẹdẹ ọhún tútù ẹ wọn ẹ dùn mọ nù wẹmẹdẹ ọhún pápá mi tàn ọtúnba fọláwọlé ẹ dùn mọ nù wẹmẹdẹ bọ amọrọ ayẹyẹ kan àdọkàn ẹni ẹrù ya dọnu ẹni ẹnu amọwẹdẹ dọnu pápá mi tó lòdì dọwẹ lẹbi sẹsẹ mẹọ tí kéde ọwẹdẹ di. kan gbọnu tọkọta un lẹjan bẹtẹ wẹyìrọ 01 95 18 91 23 wẹmẹdà franco wẹ wẹmẹdò sakete wẹ wẹmẹdò fìdí lẹlẹdò kan gbọnu lẹbi sẹsẹ ọ ayẹyẹ inú blamẹ àṣẹsí kan gbígbọnyìnrán kan sí kan inú blamẹ bọ ẹmọràn mọ fìbò ha ẹnu àmọwẹ dédé mẹfù wẹ títẹ gbọgbẹ dédé àná pàbí gbọnu àkúrò.
0: ayé ò ní fi okùn burúkú dè wá nílé tọmọtọmọ ẹrẹ lomi wà tó ń pé tí wọn bá ti fi okùn ayé dè wọn ní jẹ kó ń tọ̀hún kó ṣe kíni kó lákòjọ ìwọ ń gbowó oṣù tó bá gbowó oṣù ẹ ó ka owó yìí owó yìí pé ṣùgbọ́n owó yìí ń gbà tó bá padà yá o ní lè fi àkáǹtì báwo ló ṣe na owó yìí fi tán iṣẹ́ okùn ayé ni.
1: àdàsọ wá wẹ gbọdọ gba àṣọ lẹyìn rẹ gbẹnu náwó fún fífọ pẹ ànámọdé ní yí pé ọkàn jìnnà sálẹ ọdí yẹ gba ọmọkùnrin púpọ bí àṣà pẹ gbọn anọmọdó náà àpẹrẹ àhẹbùwà ìfọwẹà ànàtúwọn okùn ayé ayẹyẹ kan ẹsìn àṣọ wíwá lẹsẹrẹ.
0: ìwọ bàbá lọjà ìyá lọjà tẹ ń gbọ mi lọwọlọwọ báyìí ọmọ ayé owó tó fi bẹrẹ owó tó ń ṣe ọmọ nǹkan tó kùn ẹ kù ní tiẹ tó ń ṣe kàkúl àwọn ẹni ibi wọn ní fòkùn ayé dè wá sẹ ẹrẹ lẹnu àti ẹgbẹ pé tó bá ti ń tajà kò ní máa mọ bí òye ṣe kí ni bó ṣe ń lọ owó yẹn máa dín fún iṣẹ tó yẹ kí wọn máa jèrè ọ máa rí wípé gbèsè òun ni wọn máa jẹ fún ẹ iṣẹ okùn ayé ni ọlọrun bò ní fi okùn ayé ayé ní fòkùn ayé dè wá tọmọtọmọ.
1: àmì gbígbọn yàn ká ẹnà bùlà míràn wẹmẹẹdù àkìmẹ gbàdọ sáwẹ àṣànùọ àpẹẹdọ àjàkánú àpẹẹdọ àpọmẹnú àmọnú àjíjà yẹn àpẹẹrọ anamọdọnudọ yìí gbọn ọ ayé mi ni yẹn bọdọ bẹ àjọna bọnú àwàjọ kákákákákákáká anọtúndò pé ọnú yìí gbọbọ àpẹẹrọ bìsísí lẹfọnú gbélé gbanamọdọ náà wẹmẹ yìí jẹ mi ni yẹn bọdọ bẹ àjọ wíwá náà ànáhà sàn mí yàyà dò pé ọmọ yẹn anọmọdọ náà gbígbọn yẹn kan o ayẹyẹ kan ẹsẹ àsọyíwá lẹtẹrẹ ni.
0: ẹrẹ lómi wà tó ẹ pé láti ọjọ ìlọrin tó ti ń pọfẹtì àti lọ sílùú òyìnbó ìgbọ gbogbo ògbésẹ tí wọn ń gbé àwọn ẹni bíi wọn máa jẹ kó ṣeé ṣe iṣẹ okùn ayé ni okùn ayé mi dè wá bí tọmọtọmọ.
1: wẹmẹ kodo program blow ba àwọn blow mọtò ìdíṣẹṣẹ passport kodo azure visa tó rò kíni bọ adùnnà voyage bọnú ayé yọ.